0: lẹ́nu àgbọ̀n yìí àgbọ̀n zẹ́gẹ́ lọ etí ń tọ́ àyíká tó jí sọ̀mọ́ mo pẹ̀n bọ́ ètàdà àgbọ̀n bodò àyíká tó zí lòdò ayé wòní náà zẹ́nu pínpín dé bó zé dó ònú èfòyà kàbí àyígba máa dó wúrọ́ léjì àlámọ̀lọ̀ ẹ̀rọ wọ́n yìí òdò wòní náà àgbọ̀n yìí nẹ etí ń tọ́ àyíká tó jí lò àyíká tó ẹnu ayé òdò bọ àwa tó mẹsí mẹsí ẹni tó ń gọlọ bọ nu ètò kó tó mẹlẹ pé ètò doyì bó tó doyì àyájẹ martin homehome martin jẹjẹ pápá nàró nà ọgbẹni masọ tìǹbà ṣùgbà wínú iná zẹgẹlẹ gbígbà lo àwọn iná yá ìka lọ bọ zẹgẹlẹ yẹn ń dìde sẹ nu ètò zizi wo ẹni òdò yẹn ń dìde sẹ wọ́n ẹni nínú anago àgbẹ̀ wọn nàró lára wọn gbé mọ gun rẹ lọ àtò gbẹnà gbé mẹsí mẹsí tó gbẹ sáńtò mẹ ẹjọ wá ètò jésù kọ mẹ nukubiya lẹ tukaladó mẹ lẹ amọ alọzẹdọnu mẹ bá sísan gólẹ lẹ nùwẹ lẹ kpó ìwà kpọdọ tó zàn mẹ dọ tó jésù kọ mẹ ẹdọ gbẹdọ yẹn náà zẹ àgbà ẹtàn sẹsán àbọtò jí kpọdọ zẹgẹ ẹtàn sàn ọkọ tó e mẹdẹ pẹpẹ ètí ń dó òjìrọ́jẹ mẹtí ń dó àjẹ mẹdẹ pẹpẹ ètí ń dó wúrọ nàánú sí àgbà ẹtàn àgbà ńdó kọ ọlọgò mẹmọ nǹkan tán ètí ń dó wúrọ nàánú dọwọ ìfidé pẹpẹ dé ejoro ayé wọn ni wọn ṣe zẹgẹ àgbà bọ àṣẹ ètò ọkọ náà kànínde bọ ayé bọ kànínẹ asọgàndò dìndọ ìfidé pẹpẹ kànínẹ asọgànsìndó òpódégò bọ kani mọ nǹkan tán ẹ máa sọgán zẹ òdógbò kan lọtọǹgò yẹdọ ka ẹ kò bla ẹ lọnà dẹdu zẹgọrọ tí ń do kọ náà ayé wọn náà mẹlẹ tí ń do zẹgẹgọrọ yìí tí ń do òdógbò òdógbò òdógbò yìí yẹn húrọ tán húrọ húrọ ẹ yìí máa sọgán dọpọ ṣùgbọn mi tí ń do fi do zan ẹmẹ kpọdọ lílá ẹ kpọtọ jẹ gbóru bọ mi sọtò hihin wa àyí mẹ náà gbẹtọ lẹ kpọ dọ mẹsí mẹsí lẹ kàbí mẹsí ló tọ lẹ yóò mẹsẹ zẹgẹdẹ ló jíwe lẹ kó òun wà náà ló dọ náà ègbè ègbè yẹn náà bí àgbà yẹn tọ sàn gbẹsán tó mẹ bọ ẹdọ yìí náà sọ hàn zẹgẹ lọ gbélé yìí dó déwò títí bí ègbónú mo dọ zẹgẹ yẹn tán náà gbélé dọ ẹ bó tàádì lọ mọ àdòdì dọ ẹ kó tó kánná tó jí gbogbo dọ ẹ kó dà dọ gbé gbogbo tò yín yín ni mẹ tò zàn yín mẹ gẹdẹ tó lọ ẹnà gbélé sàn gbẹsán tó mẹ. nawẹ zẹgẹ nínú yín gbígba dó ẹdọ zẹgẹ nínú yín gbígbélé mọ náà ẹtẹ́wòtú à ná àmì sísá lọ́wọ́tú àmì sísá nà gba zẹgẹ zẹgẹ dá ìhà tó mẹ zẹgẹ tó gbígbọ́ tó mẹ fínì lọ ẹ kò bláwẹ ẹ tó zinzin wẹ dòdò èkó tòtò kí a dó wẹ bọ ẹ mà náà dìke àní tí ló nà mẹ yíyá náà ló wà núwẹ àtòdẹkọ náà nú àtòtítọ ìtọǹba síná nú ẹyìn wọn náà lẹ kàbí dàgbé àtònúkúndó lẹ gẹdẹ gbọdọ àmà sọgán dènú lẹ tán bọ ìwà ayíwẹ wúrà bọ wà tó nù gọlọ ọwà tó nù kún bí àmẹ torí zẹgẹ ní otu òpẹ tí náà jìwé ẹtọ égbé mọ égbé o sọ zantɔn gbẹ azantɔn péré tó gboko tó gun lẹmẹ fínẹ zẹgẹlẹ kpó náà gbọa zẹgẹlẹ kpó ńdọ yẹn náà gbọa bọ nulẹ kpó nulẹ pépé tó ń sọ òjìrẹmẹ akọwa tó ń sọ àyàn mẹ bẹ sọn zan mẹ dò bọ ntòdìdọ náà wò bó sọtọ àfọ ẹtọ hẹn lọdọ náà wò ẹsọgàn yẹn azọn ẹsọgàn yẹn azọn máa ṣe amadé nùdé pépé dé tẹrẹ sọgàn yín mọ òpẹ tínà juwé rẹ agbẹ tíndọ àyí mẹ akùnrin agbẹ tíndọ àyí mẹ bọ àwa tó gbé bọ àwa kó nínú tó epo àwa kó dá ìka tó epo zẹgẹ iná gbà ìdáná mi tó òwe yíya lọmọdọ àmì sísá lọ pàtẹwẹ à má kí ara wẹ òwa lọ ta o afọ ètàn kàndé ègbé àwòtọ tranwítọ èrò léjì wẹ́ẹ̀kùn gbígbọ́ owó epo húrọ́ kpọ́dọ̀ jésù nazari tó ń jídó ayún ẹ̀ nù èmi kò kí ẹ̀ sususu bẹ́ẹ̀ kọ́ alẹ́ zùn ò nù èmi yún ẹ̀ kódà àmì sísá lẹ́nu kókó gbó èyí ń ra àmì sísá yìí náà hẹ́ńdó kókún mẹ́ bọ̀rọ̀ kan ìró ta jiná yẹ̀wò iná lẹ̀ àmì sísá ni lọ́wọ́ ẹnu wà zọ́ntò alẹ́nu kókó mẹ́ ṣùgbọ́n pọ́n alẹ́nu pọ́n àmì sísá ni tó alẹ́nu kókó mẹ́ pọ́n àná sí àmì sísá pọ́n zẹ̀gẹ̀ zẹ̀gẹ̀ zẹ̀gẹ̀ àgọ́jọ́ ìgbódò tán bọ̀ gbẹ́tẹ́lẹ̀ wá jẹ̀gbúndọ̀ bá sí náà mi ò fojúrébó sọ̀rí tẹ̀lẹ̀ jẹ́ àmì sísá àmì tó kókún ni mẹ́rin ṣùgbọ́n àmì sísá gbígbọ́ owó tó máa tì tó fi ni. Wò ni ejẹlẹ ní dọ lálá ẹ máa sọ gà ń dọ lálá ẹ dọ mọ ẹ torí ẹni lọ́wọ́ tu ẹ wá bá sí vodúnrán òfin ìsírẹ́lì tanlẹ̀ bọ̀ ẹ dọ mi pọ́n mọ́ yẹwo mi tán lọ́dí ẹ hẹ́n mi tán san àyè gba ẹ jí mi tán jí jẹ kínálì bọ̀ mọ́sẹ̀ dọ̀ ìjẹ́ ọmọ ẹtú ẹlẹ́dẹ̀ẹ́ mọ́ yóò kó bu àlè o yóò kó tán san àlè o jí bọ̀ yìí kó wá bá sí vodún píparí náà yìí de. Dọ ewe yẹwo yìí tán yìí kò di ọ yẹwo yìí tán mọ yìí kò di ọ yẹwo jìkú ẹmọnu gbélé ẹmọnu gbàgbélé yìí wá di ọ ẹbú wá ṣe ọkàn ní sí àpàjẹ dídò tẹmẹ bọ àánú kàtúrà àmì sísá mọ àmì sísá tẹkàlì pọn ní pọnlọgbọn dàbídì dàlíbó yìí kò kọ àmì sísá ló dàbídì jí mímà tí ló tan nàró nàró mímà tí ló gàmẹ nàró pin tanná wò ṣègbà jésù fi jìkú yẹwo tán ni emmanuel jùkú ẹ tí ń pọ́ tó mí pọ́ ìlọ lé jùkú yẹ̀wò tọ́ nǹkan gbígbọ́ owó pọ́ kúrọ́ pọ́dọ́ jésù nazareth tán jí dó ìlọ torí àmì sísá ni lọ wútu àmì sísá gbígbọ́ wíwé tán lọ wútu mẹ́kẹ́tò dídá pé nàdó wà dàgbé iná wà dàgbé náà wé gbé wọn lẹ́gán dàgbé wẹ́ mọ́ kírísì ẹ sọ́tò dàgbé wáyé ni pé èkó sọ náà mi dàgbò wọn gán tán wọn gán tó gbẹsán tó méjìgbè tó jésù nǹkan mẹ àzọhìn gbọ mẹlẹ ní dáwádà àzọhìn gbọ má ṣe bó sán ògbé ògbé àga yìí tó tán bó àzọhìn gbọ sún àzọhìn lẹpọ mẹ inú ọjọ ló gbọn jésù kristi dàlẹ ètò yìí pé bó tó dàgbé wa pọn dáwé dáwé èkó tó nù sọ ẹ dẹ bó tó ẹ dẹ vùn tó yọ tó dé mẹ bọ̀ dé ṣe ló gbọ̀n jésù kristi dálé bọ̀ jésù dọ̀ mi ò gbígbọ́ máa wé ní ẹmú ẹ̀tọ́ yàn kọ́ dé ìfínà ẹ lọ mi sùn pọ́ jésù gan hógódò pọ́ àmì sísá ẹ̀gbọ́ àzẹ́gẹ́ lọ bọ̀ gbígbọ́ máa wé lẹ́pọ̀ tán jẹ́ gbónú tó sàn ẹ̀mẹ́ jésù dò pọ́ látò sọ jésù kristi dò pọ́ látò ẹ̀gbẹ́ dò pọ́ lọ kákáré èkó wà nàró de jẹmẹlẹ kanu egbe mọ èkó wà nàró gbàzẹgẹ ni lọ èrò gbódò ná àzọhìn gbọ ná omehe yètò yà sáré sán lẹgbà sí wa lẹ àyún ìdọ adúlá pa ayé gbòdò zẹgẹ lọ ẹ máa tán sán jùwọ ẹmẹ dátọ tó èdè wa mọ àyún ìmẹlẹlẹ yìí lọdọ ẹyìn dọ apàtó omi yìí ó tẹmẹ jáwẹ pa ìdóbò wà dẹdẹbó jùwọ ẹyìn ònú ètò wíwá ma bọ èso nyuendo apato home wa inu ajuro to jire nko ton me e me juwe wi me do eh ina nu kun to yin titan o sakwa wa kuno le o de kuno to kuno le yo me tre ku ta di o vionu abi ta di lazarosi yo me le a hobi we to ya seke yo me po juwe mo no sa ya he me le omo juwe mo la sa ya he we àhóbiwẹ torí àhóbiwẹ ojú bọ jésù kristi zẹgẹ gbàtà lọ ẹnà hàlà hóbi tán bọlá dọyìn tán sàn gbẹsán tu ẹmẹ ẹgbẹ tó jésù nǹkan mẹ ètò dídán pé gbọdọ nàdó hàn zan gbọnà ọmọ ẹyẹ tó yà sáré sàn àhóbi sí wálẹ náà jìkú yẹwò tí ń pọ èpò tolé ní ẹ lọ́wọ́ tu kàchíchá vivẹ́dẹ́ tí n tó fi ní ẹ mẹ́rẹ́ máa sọ̀gán kánná gbére a máa sọ̀gán kánná jésù sán òtọ́lọ́gbò náà ń tẹ́ tu yìí kò jákàá ló pọ́ sún máa ló podó bí ọ́ máa ló podó kákàjẹ́ dúró ẹ̀mẹ́ òjìrẹ́ ẹ̀mẹ́ mò ń wẹ́n náà sọ zùn bí ọ́ sọ máa ló podó ní ẹ tolé ẹnì lọ ẹkọ ń chíchá ló pọ́ yìí máa sọ̀gán bí ọ́ gbére tó òtọ́ jìkú yẹwò pé jésù kristi pé jẹjẹ àmì sísá lọ gbẹtọ àyímẹ bọ àmì sísá lọ edo rombo to zege to le po gba egbe ndo ena gba zege le po to gba san che me egbe ena jorogo to zame nishe ewe so ba to hodo to o yebo ho egbe jinawe yero bi gba zege gbon krisi dali he he mi je mere kanu no atan mi na pomo yero zege ofuru jije ton aweto zege gbigba dogbon le di odale atonto zege susun se dogbon apa huwe ton dale era susun se bona de se patason bazan to me bo me ko to mo we me to mi mo we dai ba ye pa yi ye mo khia lo ran fine ye mo nu kun bi alo o ya se he me o zege lo ton ye ko mo ran dai din to de zan me ton godo ye ma la so mo zege re ba era susun se pata to gbe era susun se to zan me mo wa na susun se kaka do bi o ma ro po do me to gbe san to me na mi ni se gun le ton bo titan ri titan titan kan mo gbono ofuluto zege kan mo gbono ofuluto lo mu lo tatan afo etan awo lo mu lo tatan afo etan awo e lo de e nwa edo do do no de pepe martin lala dopo martin dopo ge martin e tewe e na de tana do gbon jiji dale do do no do poge martin kun do po mo martin boy do do no to azan tinta nu di dale don de jukwe de gbo mi n ba si gbe to ta pajre mi to me to apajre mi to me to le juwe yin do do no tu juwe yin wiwe bo juwe owe so mo jiku ti martin yinando ada won po eva po yeyi dide ton lo gba pa jire jiku yewe ton me bo ye o le choge gwe po jesu christi duwan jiji ye n todoran so jiji sepa ayan ta lo ma aye gba lo amo ye do ye do ye wa do ati sisan e ye gbe na yi ene yin tonu ma se yinando we yinando yinando bi opo egbe bo yinando e fulu ye yinando e nya ojroje losan ye si yinando e kan e gba bo we ninu ye ma ko tindo vide jenu kona o gbe gbe torun ma se ye ma ko tindo viwa mo to godo we adanpo eva po ye wa tindo visunun tita yin ko to yin kaini anyo e kani e beta basala onde we beto ron huto o kanon de we nan tetu non da gbede ma so gan ton so o kondopo e wa ayi me ye do kondopo ma wede ton be me de so gan de nu wo wede ton so o nu ma wede me a me de ma so gan wa mo we kani e je gborunpo ofurupo e to zinzin no kombo to ibo to yin de beto le po jenu kona otogbo wa yo me po jofuru son wenenu gbo son jiji wenu betole po efuru mo we ma yesunu son jiji zagbeto egbo akofuru betole po wa ina dobo we to do gigo juwa tongo amara mi mi ta tu bona da yen ma jefuru menu e do na wa ni no do lalu me do ma do na we ni akoto lalu do wa pa do tre do je we ma ho me yiji wọ́n pọ̀ àdó anyu ẹ̀ dọ̀ ọkọ̀ gbé ìlàlò dídó tó òwe mà dísọ́nárì mi akoto làlódò wọ́n pọ̀ àdó mọ̀ ẹni tún jìjì wentu ẹ̀ akoto yìí náà tó wà tó wà lọ́tún mi ẹni náà wà núdé nùwé mà jẹ́ra ní kò wà ní ààyè núdé nùwé mà kò jà ní kò yíbọ̀ ìyá wa kan bí ọ̀wẹ̀ ànáyí ní ẹ̀dọ̀ ẹwẹ̀ nùwé náà dọ̀ ẹ̀dọ̀ ìyá kan bí ọ̀mì ẹni dọ̀ tọ́ ṣe kan bí ọ̀mì mẹ́hìn nùwé gbélé mẹ́ẹ̀ gbà nùwé dó mọ́ nu ewe na ndo na o to che die son jiji we nu gbon nyina do lo mi do gbon wi wa wa la dale nyina do lo mi bo we ni na as ndo nu kompoto ne wa bo to wi wa bo to wi wa do nu kon me di ke ma na we tu mo eton enda wa nu le mi jira edo o jira ma yo eton enda a wa edo go bo so wa edo go ekolo eno alesun nu ekoro ba yen bo do wa endo ya kan mero ete to awa e ba do anu pa video ma nu pa video e bo de awa zindo ko mo to wiwa e wa lesun wa lo jijo to we pa vi ki kolo e wa bi o wa lo me e wa lesun wa lo to bo e ma se dogbon jiji dale togeba e ma se dogbon wiwa dale togeba e kwa bi o wa lo to me mo wa afulu patalonie e we son pa do do dono de pepe matin lala do pokun do poge mo matin poson afo wi awe afo wi ro po to jale o mende matin retu o mende matin retu je ko ya we di afo wi awe to afo wi awe yo me po wa ko le japa do po yo me po wa japa do po yo me po wa lesun mando ale no pata pata o mende matin retu da gbe wa lala do po matin fi emi ton son ni wona na ye jimi o ta mi ton ni mi wi o me chogan choma ayen mi ni pono o français bo pono anglais mathématique doto ene le ma de la lo dido se wa mo ayen de mi te do français bo pono spanish o gbe nkokon le boya o gbe o to gbo le ton ene le de pepe ma de o fun jije lo se mo e mi sinu kombo ta gai bo ta gai mi wa pono o mekaniki mi pon engineer mi no gba ko e le ma so gande o furo lo je e le so e wa be ko le po do po to afo ton konukun atonto afo konukun atonto do na mi e do na o me po e wa yin be amu o me po me we po me we gle po me iwe o me ma iwe o me son se po do yan si po na o me po e wa yin bo so wete do gigo je kwaya weton go be aliode katin do funne na american jaya aliote pa okuru na aliote ndo ani pa okuru na aliote mo aliote na mi o me po ba yiran do no se gba jesus christ e wa bo wo choge e we me yeji matin yiran do eno gbe matin yiran do e gba han kole pon ton le po kole pon gba satan kole pon nukun ton kole pon la lo rido ton e gba won yo me po ton din e wa kona mi dodo na rama wa dodo na no gbono rama wa no gbono me ti mati we gbledo mati yin ran do de pepe e kona mi o me po he yin ran do na mi ma na koyi ko me hunun do krisi e wa na ro kuna ye tori wa ba kuna ye otu ofuru ni lo ena de to je gborun so gbe san tu me ba ayen ofuru emi to di do e eku alesun zege ofuru to bo mi ma so gan de mi de je mere kanu so si gbere pon aweto mo aweto zege mi to gbigba dogbon le di odale Christi wa bo e tell to Christi do wa gunu e wa e do nu a ma pe guna do wa na dewe na wa ara we akoto gedeme o kamblame akotino gapame o flu sin gapame a te pon bo kwa bun choga o te te pon to e swa to ne hinyan do godeji bo e we so nle po wa yan bo o wa lo ta ton o wa lo ta ton afo ton ko ewedo poto afo ton ko ewedo poto do mi ne bojo 902 un yi se da ko se ho gbe nkan ton dai e do e na tu mi ne bojo din ne bojo e be po tintan ai pa me re go a wa lesu to clan lo e ten tun ko wa he aha ete tun dogbe to yin ran kan somo ete tun yin go gbe to goyi to ji mai pon somo nu e gondo wa he do hon so me na mi ete do mi bon do wa he mo we choga mo wi wa ma ko pe wa mo nu e ko han gbele dogbon o wa lo yin ran kan che dale e hon so me na mi di e gbele ko gbele ma but they wa hon sona me din vie ene ma so gan henu lo gbere o gbe se ko gbere ma so gan gigodo o gbe se ko gba e ma so gan gigodo to we gbele do me de ne lo me but awado en lo ngbe so gan tin do o jiro je kura do podogo ma na so wa nu e gbere ba me yure ne lo do onu jira do me jira le podo bo le ko do ma na so wa e ge lo ba ayin melele yin sin do ko mbono do endo onko wa la lo de gbere na na na na da na na do ya na onu froche lo but endo e wa jojo e ye no gba to me na ye de aye agbe e le po we gbele de me de le po oh onu vo jira do le maso ga pego wa na we mi ko do mo mara wa e ba mara wa e gba na wa nu e lo onu onu e lo ma so wa gbere gbere ba bo to gan cholu we ne wa jo ni alesun a o blana agbe a ma to aya je me pe ni bo a nyo we ganji ma aya je mi anono dai ma wa da ah wa ne ka de we pon mere vole bo amo yen yen lo to ko gbeche to fe ah unyana unyana somo bo mayan de so gan wa ni ledo nko to gbe ma maran bai maran bai maran bai bo nu en to gbe gboro maran bai gbere e we nso fun mo so to bi bai un tre do pa gbe do nu nko wa e maran so wa gbere ba din nko wa lezun ma do gana din ayen aso gan gbe we do de mo to gan ni ma ko pe aso gan vo yin ne na lo do ma n bai ba ene ma ko pe aso gan to klano bo to adu han de we so mo ene le ma ko pe wa mo ayen e tidy kaini e to ro do po abeli meme sunu e ton po bo mende ma ko hu mede pon gbere e kaini yinu ku e ton do mo amo sigba to ajijime e ka ma gbe lo mo pon so ho me gbele me kaini ete to ato ho me gbele abeli go ete ko wa abeli san vo bo jiwe ki ale ya vo si sen ton tu e ye so ko wa nu e jiro we ara ko ya lo ke ima bo jiko e mono pon nu ku me ra ayi ka wona pon ra mo e ko me gbele na jiko e yin ko me hun na ra ona vi sunu pa vie ton mo wa e fon to no vi sunu ton jibo wi to godo melo e wa lesun to klano na jikwe we do kaini fi ten no vi sun to de e lo ah meme sun je abeli yen we yin o me choto e ton we bo jikwe wa do ni nu e ko wa e lo hun meme sun to e ton da kwa do rande to ni nu a ko wa e lo tu bo wonu na o we dida e wa e jilo mo e gbele ko dede bo era cho o ya do me e sugba ma ma pe gone be aka yan do eni lo ma pe gbe ho lo bo a do na do a je do tene vojo to me o ko lile me do gbon jo mi o dale na mi o jo mi o bo na mi jo na me to e na mi ran won lo to wa lo me bo ma ran so jo na wa e gbe ba e we de tana mi ne vojo na eni oju na ye ni do di o mi anara beti be so gan da nevojo de sun cho ma so pe wa mo adona do tin do le di o ni ade mi ko nevojo ba yo jiku e de to de me jiku e we en so di mo onko so wa e nu e ma je ma ko wa onko so wa e nu e je ro ma ko wa e di jiwe wa le bana mi mo jiwe lo vi sunu o vi adona nevojo e ma pe banado dido nko wa ma so wa a do na lo yin en do e ka tu mi nu e yin ma na so yi ali oji ba un dio un ne vojo un le kona ni ne che un le ko un le go do chedo un le o juro chedo onu e le po nu e nko no wa e le po bo e wa do din bo yin di dio bo anandi ke le dio son ho metonde ni no ye teme bo jo mi ju ko e ton wa gbe san to eji lo bo awa i me di o pata ye ho je yoyo e vo we do ayi bo vo we do ganji bo e ro
1: Edo, na yeni do susun yi lan do menton se. Okru non to zemen, edo tenon ponwe. Na do wa e demon, no bon krisi dali. Bo e na de yi lan do tole pose. Choga anyen, we na nevo dowe mon. Ma do okru non e, na mi o jomyon, diyo mimo, diyo besante pata, diyo danami. Bo, alyo yi lan ka e jin do sonon zingmon yi le. Maso wa nu ele ba o ha gba yin ran kan ko tin do ele bo we le ponu nno do agun me ichogan bo nu le pepede nto sisele akun de gbe jenu ko pe epo ma pon ye ho doctor ni le de blo endo mi ma wa ke din de mi tin do jiro jelo we tenu mi na wa e ba bo ye no di oni ne to se gba ne bojo e de talando mo a gbe yin ran kan e a ko chade odo popo yepo e na he we na lo wa oyin na ile po ana ne bojo bo na le ko so yin ran eto me ana le ko so yin ran de le godo o ha gbe yin ran odo wa to ile me he fruto ile ba na di ai ka to do o kuro na gbe na de bo wo ne na wo ne ga ne wa de wo ne ga to wa de do do zai me ndo hunen ga to wa de zai me mo wuro na hunen ga ne e wa de to ne bo do godo le de ti ba ayi se to okru na jesu christ me ba awa de din e wa do ojire a o mi mi to na wa son nu ku okru na ton me wa mo donai mo ero e na na we ojire a o mi mi to choga ayun e amana yi jikwere debo ha lala jebo ha du jikwere mo honwe lala eto pinpon ran de atani de dani nevojo a nevojo nungbo bo de wa mo ra to jomyo juwa ton bio na rotino le di ogbeton bo e wa do e le ko nevojo mo eto alodrin do zan me a ko nevojo ye wa to wo do na zan me mo ye wa to ni ne bojo pepe siso san ratu me da amala so zindun konto o nyira me ba to jesu ko me mo we ina nata o dira awu mi mi oton lo le di olo ina he bi o present to me pa fo eton okoto afo okoto edo eko na so do jesu christ ran me ke ye do ye ko eton ran mi dali afo ko nu kun lo poto afokunu kundo po meke ona masogan no mayi kaka enando je ojre hego amo hogbe hego eni hi hego eni ki godo teme hi reje yoyo hi reje yoyo na wason no mena ay ratwe nishe rakbezantwe edo hego onu popo tome ejikwe we ko dosan onu yerega wiwe etan le poton mesan we ni ayan ko che o pagbe ejikwe we ko zero onu yo yerega wiwe le poton me pagbe le po jikwe na frin ye ragbesanto o pagbe ragbesanto dodo ai je dodo aji ragbesanto bo hin ke lodo hin di na so tin ga to jesu come mo afoko atonu kunu pe afoko atonu kunu pe ro na ye menue melodo zamea menue ramule menue ya menue ero la ye yewe ma menue kai melo yewe jukwe ko magbe demi na donawe nise ena donawe to zaimen ena hunewe ga to zaimen ena ha zonto egbo to zaimen wona na jukwe oze jesu ovi eto tite miule amo jesu christ die mo ye do ran adu donawe anyways won mi lo tin ofi to gboko gun le me fine ga eko do jesu ran adu donawe azan tintande mo yen we me wa na do alara bi aka yun e do jesu christ e wa na do donawe ye ma ko donawe dai e we so mo jiwe do mi ran na do donawe ayi donano to zaimen dona po jona me po dona po mere kan je po dona po do hun ga po dona po do le dio gigo pepe po o dona po do hen hen ni o pagbe jiko eton le popo to gbesan to me di dora na do dona mi polo na do di oko na do popo mi ton so nyira do ton le me ni se lele ko eto we ni o de tana anyun mi ni do clear da pa jere pon ga fi we bo aso gan mo enu kun na nu kun oni e to ai ka tu e don aso gan mo eto nu kon tu e ma onu e to me don logo sigba e yinra so mo aso gan mo to nu kon to e nu e to di lo wa wa wa ye wentina bo nu e ni lo oku e tina aso gan mo nu devo e to din don logo bo e ma pe go na ro hen bezan to gbele di awa le ko ton so awa le nu kun me tu ton so nu ene nu ko ton ji e ran me gbe lo to gan ai ka ti gbe to fine ni ne tu gbe to fine ai ka ti gbe to fine le di e okuna to di do to fin e mai li de di ro ye ni de nu kun me so lo ji se gba so ai ka pe me don ani le ko ne so yin do lo kan so oni ne yin ka lo so o juro zogbe to la po ani leko na ye ye do jesu lora na lo leko na ka mi to oyin won na nu e layi se gba ai ka te so agbe won na nu e patapata o juro che ma so tin do nu e jiba mede kan lo voche e ko lesson nu e jipata mo yan na che we ponu e ma so to nu mo ko ton jiba bo ju pe o toro to ona me e do jesu ra ayen nue na ko wa le po endo ma di obo le ko da gbasa me wo le na tre mion kun to na amana do mo nu mo ko ton ba chogan di amion kun to so o ye nu en lo ton lo e gbe to ai ka tu mi agbe to mi mo ran o jure ton gbe to ko wa na we agbedo ti to basi na ro tin do sigba to krisi me krisi e wa na ro do na mi na ro di oko na ai ka mi tole ojo mi ton won ina mi ton mo yana mi tole po na ro di oko na so yan do le po me mo bo do na ton e na tin to gbe san to ji do san me ni se dagbere bo ni se ponu atontodo fin zege dide sedogbon apa huhu etan dale logbon apa huhu etan dale ayun e to gbe san mi ton me ahove e ma la ara eva e ma tre yiro yin ko etan e ma tre wa de bodo ayun e ni we satani kabi ivuna ko mo e mo dan lo chogan to dan lo po to dan lo me satani we satani ma ko la do o hen yin la do wa na we to satani so me don yin la do tin do fine e ma la e ran e do o hen o dan wa mo o dan wa po o juro na to e po o dan lo ahobi yin la do lo o ya lo o ya de ma ko tin dai we po satan de wa je pa lo me bo we ni na o ya lo wa godo azon yi o teme azon ma ko tin dai ne ble po to tame mbo do to ko de ma ko tin to woninu na te to azon de ma ko tin to adam po va po si weni wi wa satan ton godo po yin do ton po godo ewe azon ele po ajegburu sigba ope tin na jikure krisi de sun ko wa ni sebu ewa hen azon hen gbo wa azon hen gbo bo o zege wa meji kledi o yin do ho meton nwe o gbe yin do ton e lo to Englishman SIN be me moya be me mo ya yi ma je wala kle di me pon to bu nyara to bangle me s I n eta we de tana hogo tin tan lo s I n ene yin a hobi to jijo me amo a hobi lucifer wa ko yin din etindo atechichi to agafine to nome bo ye don bo sise so nome e wa ja yi gba din eko tinro o gbigbo yiran kan to ho to me bo eko he angel so pole furo pe de po ne pon pon idalebo bo wo ni la e wa wa e ba ma yun e ba to un vie to me bo adam de suma so yun bo de de satan wa yo teme ene yin a hovi to jijo me bo a hovi o ale sun jijo e ton tin biro de ali o de pepe matin e ye so gan jemene kanu gbon adabo krisi o gan lo adabo krisi zege gbata lo krisi metundo te to lo e wa eni metendo susu se bo de se ye do kuro satan to lo se so gbe san ye to me de eko wa de to zan me mo de me susule to didin lo yo me ke alo yi lewe e na o droje na no ale so vi ju ko yo be ton ye do me yi se to o yin to me le anyway so de a to pin pon so Isaiah ta kande wi aton apo eto eneto e do nugbo nugbo eko han yin ra mi ton le eto odo gbon kesi dale martin ni awe martin aika awe apo etene nugbo e ro ko ha obra mi ton a obra mi tindo le o ya mi tindo azun mi tindo clearly ale o yin ra mi ton ton eko han do tai ton eko de se son gbe san to men san me e na han azon le popo de ese yi eko ze nu kun bi a mi ton yi gacho mi wole di ome iko di ome ye li nu to jiku ya wede e we so ma da kwado jiku ya weche jiku ya weche e te tu ye do gbe mi wo ni eto nyina gba to ze to e de ji eto zize o tonu ma setwe ate chichi to le po wo ni eto zize to e de ji e tin da o fi esa me a o fi esa e je lo ye ni ko tin do nu kun be ko je lo ye ni ko tin do popule po wa jesu christ di bo ha kun di aye se we gble do mele o ya stare mele po e a de popule po san jiwe yin e wa do po apo etan ton bo yesu to nu kun bi ara mi apo atan ton do sigba ye kunu ina ina do mi don yoku ni na ina do menu to ya do na mi po gbe ya ga gbowo ina do mi ton ayun e amaso gan sayana me onunde ku la weto oyin na nde ko wa ni lo ako je ke we di da ju pe ton o ya sara me ju we ton o ya po we di da lo po ye ko ze do krisi ji eko de session jiwe ma na ite tuwe endo a hena dewe amana no a usola jiwe ton sinu kon gbere gbere gbere ba ana ko aweto eyo ku maro podo ana kana so jiwe ego kaka je maro podo sigba jesu tole ko e ma tin do yin ran do de na do yin me ran du ya na e pe bo pe so mo bo eso tindo uro o gbe po o fonson kuton bo uo choge ewe soso gan ku bo soso gan fonson o chi o do memo na e tindo uro ehe o gbe to de pepe ma tindo to gbe lo me ero kuro o gbe ton po fonson kuton po ewe son gure na e ku go to na yiran do mi ton yiran do tu e po lo yiran do yen sun ton ga e so fon na do suwe na mi Ewada, ye ku nuina, o yirando menton. Ye sa, bla wune na yirankan menton. Hiko, jido, na meneshe da gwerebo. Bona o noni se neshe da gwete. Anye, nwe lo wa e juro ane yi se ma. Do o yasa hemende ko deni ko wa jiwe lo. Krisi hangman ele pona we. Ako han jijo o te bu. Ako han. We we te bu jijo wa yi hamenton bu. Ti krisi. Tole eko han o yakman tu la otu. Eko han o fie sa lo. Nwe na ko wa jiwe. Kaka biyo mando ko dome. E de sen. Di ewa do. Ye sok bla wune na. O yina kan metan. Di kwa yi mo kwa yi mo. Ye do. Hiko jijo ko. Mentantan tinto e jin. Podo, hiko etan wa ye do re azan mentan bo. Mi ou bele mouya? Mi. Be a tindo mele me fine. Gono, bon hiko, bak pa etan dali do la menu e bade go. Zedo dewe ji tingi do yen. Yen je ganga, nishen. Be ako yi doto we gbele ka bi doto rede ba mo we bo doto e wa na we amasin kunde bo e wa zedo okokunde me bo asui bo sundo e toga aso agbeso gan mo amasin kun lora okokun lo me bo doto lo nu ana wa le poli mo nu e bo de atonu e wa dana we de ana nundo ba e kan bi ara wa mo ya ba igbe din awa ise roba ne mo ze do o tapo toji bo atomi moran do endo unu amase diye na je gangan to gan amanu amase lo ba awa yi doctor lode to selopo selopo godo doctor o je nto azonje ah nkan na amase kuma be amanu amase ku nze na weba. Ah, doctor, jale, Martin, do gamena lo nu, manu wamo. Anye, nu de Martin so gana wamo, doctor edomo, leko do wek bobo nu amasin lo, asa leko do wek be, a mu amasin lo, a unjang ba, unjang di, ma so gana we di vie, un so gana, yu na waso no dwe di, nu na kre we, ndo na base, bo base, deton, ndo na yi, nu kamen bo ikpok gile, bo awa jazon. O sundu po sun awe godo di awa yi doto di. Ado doto. Aha. E nuk pa chame di mo. Unkwa la zonje jawe ma. Doto. Wado. E aso la zonje jawe. Ama nunu e lo we ya. Be anu amasino de pepe. Ayo doto. Matino gamene. No be nuk kame yi. Na wale mna basi deto. E we son matino gamene. Alo nu amasin kun ele. Di ete we doto na awa di viro. Doto lo. Eko na we nwe so gangwa la na we. So, kuro eto men. Ba ama so ato yi zan. Di, ete we jikwe e na ko wa. Ba ema ko wa e. Eko na me wne ganto. Me ko kia, do bon wne ganto da ito. Wewe le men. Oh, nwen da gbe la to ko so wa debo to li do eto jek bonu. Do jesu ko yi ni nara we. Do bon kiko, bak pa eto ndali. A son hek bo tin na mi. O nwe ko tin boom na ye wendo ani kia lo yi yi se ka lo yi bwa dodo ego bo eko di ene wa de yina do to le po se ene wa de azon to le po se ga bo atin do fi mere vole ye jok be sen ton do na okuro no bo akafon pon ayen a se nwe mento di do le po atre hun bi beli tu aso kia na de we chogan a de lo kwe gbedo mo. Bo. As. A mana kon zindo nou kondo yinando tuwe mene. Be ako kale jesu nane okulu non te klede. Wene ganta tuwe. Lala. A mo a undu gbe ye oho di doto mo. Wode kpe kpe ne ye oho doto la wae. On yin wana ye oho gba u. On yin wane yin wane. A yin wane nando to kwen kwen kwen. Na a mato wi wanwe to di do. Bo. Eswa ya ojo ja debo di mo. A dro na ro tin do Jesu kladi wona gato to fi ta te fine ro amana be amaka tin do o to kladi be amado emi ko ne vojo emi ko fo le jira do bo magbe din aswale kodo wegbule do dokpolo men, atari dawe, o guguto he, e tido gbonondo tukla e tonton, to kokun mon koto men do tapo e tonji, cho gan, e ma yi de pepe, bo e ma tre do gan, che jo atona we, wekpa no basi e wamo, naro nwa masin lo, di, naro kale jesu kale wone gan totu we, atindo jiro je debo to zay men, Jesu na wona kan to to Simon Jesu na ya so en gbo to to Jesu enai metun do to to to Jesu come to de to to ye do bodo kiko eton we ye do kan so mi ton gbo yini do mo wona ga mi do itun tun do te mi do mo jona me yi Mendo imi reja o mede kanu. Ele ko jawe to dewe bebra do kodo ga gunu. Bode ak monombo don kale jesu klade wane ganto chi. Ena wane we. Nishe dagbe. Kledi. Azan yengba to chwe. Ena azan bona we to zayme. Nukun le kpo ni mi mi mi yon. O kole ponu mo di dodo ina jona o yiran do na de pepe wa e de le poton e ma so yo de den kakakade kanu to din bodo jesu nko se unne bojo unle ko so yiran do chele me ninne che ai ka chele po unle ko na so nu le poji o juro chele Moya na chile po, un lep go na son, nwe lep po ji. Un wakre si degbe, un ki ala iwe kladi okru na che po da honen ganta che. Mende pepe na da wajra yi okru na tan, na yi wwenen gan. Di atindo jesu kladi honen ganta che, nando be wekble to te se, nando de. O ya sahe me yina doton, se son jiwe to zame, zia lo tu do agakpon, mwene gantu yiko wa, awanun kba, jiwe dona we fine, jiwe dona we fine, wae ni lomo, ni ama ko wae gunu wae dinvye, zia lo tu do aga, do jesun ke ala iwe kledi, mwene gantu che, unle go son yina doti le si, unle ko na nine che, mwanya na che le po, unle ko na, o droche lèkpo, un lèkko na son, o yinan do, o gbezan ko hoton lòkon, un dro gbezan tuye, krono ye, un dro jonamen tuye, waye nami dinvye, ena waye mon gounou, zia lò tuye do aga, miyonu kon tuye bo, wone gako tinto fine na we, kresi tinto, o ledo nou, edo fiyo men, diya we aton pli de to, fine to yinche men, yen tinto ye degma ou sok ya te dali. Zia lo te doa gabo ki ala ibo. Don ki ala iwe kledi wone gan tochi. E wa nando wone we gan. E wa nando tumo dote. Ne ato alo te zoda ga jowe. Bo jale fono ta foto jin. Ehen. Ne ala alo te zoda ga fono ta foto jin. Ato fi fora jesu. Ba ana lesun. A wafunto o satin lotan. Ehen. Gono ene. Zia lo te doa gabo fono fono ta foto jin. Da Jesu yendi besen gbe on tin ran we kakado yi on lego wa de we on sok ya lo yo jomyo tu ni hemi leko son gbeza o nyira ton hoho de nko sala poji ogun le bi a gbeza ji na mi o jomyo o gbeza yoyo to Christmas fono to fine mo gunu ji Zia lo te doa gabo miyon o kontwe. Jo na men po honen gan po na wana we. To ho dona okuno di a to a fotwe jito te. Mana wanwe le ba, mana wanwe le ba. Ako do mombo do wede we. Ako mak be susu. Besen ik bede a do jesu ki a lo yi. A mana sotin do jirode na lo le kodo nwe le men ba. Don ki a lo yo jo miyon. Manasa le godo nwe le me gbede ba. Un le go. okuno ni sio de tui okuno kialo iwe okuno jonawe okuno dio we bodia danawe pata bo gbona gunu chele poni do nise no te fini ngba to de opo ye po o ta to jesu in comment un ko de kledi wina te kledi pa gbe tue do mende pe pe na da kwa bo yo yin okuna tona iwe won ga un ko de ra o mento le po e ko yo ra we ye ko so ma gbe bo juro won ga kristo won ye jona ye de je mere kan gba ze ga yin na do ton le po se ze ga o furu ton le po gba ese sun gba san e ton le mento jesu come dia dana ye Dio mwen na ye, na ye ba yoyo, de yi se to yeme, nyina do, e kota lo, e to mbe eno to wiwa, ekbe se da yi, bon jomye to dale, ye manan so wa ye ba, na ye o klando ja do bigbo, to ko ye to mwen do besen be, ye ko le son vi jikwe ya we banantan, a wano na ko siyo de, a wano na wane gan, awanu gbona metin to ojisi keto ni le yo meto kanje radio mele po igbe to le po pe hun won le gandin to jesus se yin come mi ko da te beno ta po to jimo hon jino to mi to na wa de we bo na ye yin ko to we bo na le ko wa bo zege awuto azoma si amaton ene gbogba sesan gbezan tu eme no konta division ato mento le me jale bo wa wa zona mi to di gbeno ta fo tu ejimo hon jina to le to dewe jefine gunu ye na wa dewe din bi jale azon wa to mi tan le po mi o han ji pele mi o no konta mi tan le to fine mi mi ko na me to mi tan le lo mi moro mi je mi ma gbe na kristi ele po de jaede hon ji na to le to fine mo gbe na ti afoto ji yena na wewe mande e anaka nu e yena bi osun asi we le po to amen dale moro mo awuna nwe ye bi ole po po do we kun da ho po da to nwe le won na modomo awon e de de mi donu kun so asi we do do na ye yin ko to e pe pe de mi le do yan we to fi anana o ko to e gbe sin address lo de a to kinkan dona ye ofi anana bo hon jina tole ye ni menten do pego na do mo dona de mi so gan wa gbon do je dewe na do go ala na we oyin tu ede ana kan lo oyin de mele do yon we to lenu we ani kan mo yin ko de mi le do no yiro we to fi anana le ehn anyway na kan mo donando o so o so mercredi nunu do po po do jesu christ po ena yo teme to ga ton men to weja yi ye to ho dara me tin do bo ko le don hon ji na to le tin do nuni na de e yin na we so alenu na jisike ton lo si ene na hanwe Nando zindo no konto gbezan kristiani tu eton men. Ni anso to di do to gbon kanji jawe. Bo ajo gbezan tu iran krisi. To.